ìlú Aláàfin Ọ̀yọ́ ilẹ̀ Àlùyí ní iwájú ìta nílé Aláàfin Ọ̀yọ́ wọ́n máa ń sẹ̀lù fọba láràárọ̀ níwájú ààfin lọ́yọ̀ọ́ irú ìlú ta Àlùyí ni wọ́n máa ń lù láàfin ọba láàárọ̀ kùtùkùtù àbẹ́ẹ̀ tó gbọ́ lẹ́ẹ̀kan sí i.